ẹ̀ṣẹ̀ àjọ àwa ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo gbé ọ lọ́wọ́ orí mi bá

ọmọ ránkẹ́ ní ìwá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè. Make sure your name, Oluwa.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn mo lè pípọ̀.

gbígbé ní orúkọ Jésù. Kíkọ pé kú ọmọ wọlé. Kíkọ pé àwọn fi máa jẹ́wọ́. Wípé òun nìkan ní Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà. Àṣà àjẹ ti kọ́ wípé ọmọ ọlọ́rùngún ibi gíga lọ. Ó ní ó jẹ́ ìgbèkùn ní ìgbèkùn. Ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí tá Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀ agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọ ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀ lẹ́ni tí òkun rí tó sá bàbá mi jọ́dọ́ nìrìn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé

ṣùgbọ́n ní ìgbà kí ìgbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹgbẹ́ ó sókè.

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ó dún. Kò tó ẹsí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ẹ̀ ń kó sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún un, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún un. Ibi ẹṣin mi jẹ́ arúgbó ọjọ́ bẹ́ẹ̀ mọ́. If that is your testimony, write it to him all over the flesh.

Listen, ojú àwọn mo lé ìríran rẹ̀ ka, o accurate. Etí àwọn mo lé pípọ̀ rẹ̀ ka, ó pọ̀.

gbogbo ẹkùn ọmọ àwọ lẹ̀, kí gbogbo àwọn fi máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

Èyí ló pẹ̀ sórí ètò ágbọ̀n tí ẹ̀ ń sọ fáwọn ìjọ tó bá ń wakọ̀ máa ń sí tó bá mu tí máa wakọ̀ ẹni tó bá délé mọ̀ wà wọ àwọn ọkọ̀ fún wọn ọlọ́kọ̀ àti arìnrìn àjò.

0: You are listening to Glory Entertainment Radio.
1: Àwọn egungun lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ̀ lobìnrin lè mọ, bóbìnrin fojú dọ̀.

pẹ̀lú aládé mo yan olúwa wọn ní bẹ́rù bá mọ lúrò àmọ̀ pẹ̀dá ṣùgbọ́n ẹ̀mí gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣe é ṣàkàwé kò ṣe é fẹnu ròyìn.

0: You are listening to Glory Entertainment Radio.
1: Glory Entertainment Radio. Niba Dolawa. Eshio Tengboa.
2: Opera Sola, Opera Fun. Tiwa Sima Sowe De De. Pelling. C 081 0580 0580.
3: Àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ, bóbìnrin fojú dọ́.

wí pé tí Olúwa nílé àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ́ sínú ẹ̀ olófin ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó gbé kalẹ̀ lórí ìṣàn omi ta ni yóò gun orí òkè Olúwa àbí ta ni yóò dúró níbi mímọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ó gbé ọkàn ẹ̀ sókè sí asán tí ó búra ìtọ̀ òun ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ Olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá ẹ̀ èyí ni ìran àwọn tí ṣọ̀fẹ́rí ẹ̀ tí ṣọ̀fẹ́rí rẹ̀ ọlọ́run tó kọ́mù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́ wọnú lẹ́wà ta ní ọmọ ògo yìí olúwa tó lọ ẹ̀tọ́ ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́ wọnú lẹ́ yìí ta ní ọmọ ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ní ọmọ ògo ó ní ẹbí ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú ẹ̀ dúró láéláé jẹ́ kí israẹli òwe ní ìsinsìnyí wípé ó ṣeun àánú ẹ̀ dúró láéláé fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run àti ayé sà nítorí tí àánú rẹ̀ dúró láéláé ó ní ó fi ọ̀run tọ́pọ̀ ọ̀sọ́ ó fi ọ̀run àti òṣùpá tọ́pọ̀ ọ̀run nítorí tí àánú ẹ̀ rákọ́ ọ̀sọ̀ tọ̀ ní ọ̀rọ̀ náà.

ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè.

Listen, ojú àwọn wọlé ìríran rẹ̀ ka, accurate. Etí àwọn wọlé gbígbọ́ rẹ̀

gbogbo ẹkún ọmọ ọwọ́ lẹ̀, kí gbogbo àwọn fi máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ̀ ti kọ́ wípé ọmọ Ọlọ́run gun ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

0: Ìbánwọ́pẹ̀ sí ní ìlú Ágbà tí ẹ̀ ń sọ fáwọn ìjọ tó bá wọn akọ̀ tó bá wọn tí máa wà kọ̀ ẹni tó bá délé mọ̀ wà wọ àwọn ọkọ̀ fún wọn ọlọ́kọ̀ àti àrìnrìn àjò.
1: Ibi tí máa dé ló máa dé ìgbà ayé ọlọ́ládé ìgbà ayé.
2: DJ Focus, respect your lion, always.